0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nígbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ààyìn, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti
1: tógójú kan mú dọ́tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí dọ́ta rọ àkọsúdó àkú ti pẹ́lú ń kúfidó lámẹ́sẹ́yìn ọgbọ́lẹ̀ kájáta mẹ́kọ́lọ́ yìí hádọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jù kan tógójú kan lọ pẹ́ mọ́ mú dọ́ máma abávámẹ́ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ máa kọ́ gbáligbáli wà tó àkú mẹ́ lè kàríkà yá àhàn àgbẹ̀tọ̀ pọ́ ní àmú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé ń kékeré ìwọ̀n àdénú zàlìkì ilé ti lọ báyìí ń kéke àmàdé tọ́lọ́nà àfọwúlé ti lè kó ti mẹ́mi lè wà dọ́ mẹ́rin tọ́ wà tó àkú ẹ̀dúró mẹ́ lè kàríkà yá àhàn mi gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀ tí ní wo má vi aṣọ náà mi kúpọ̀ lọ́yà náà lómi dọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínì mi àbẹ́ ọkọ̀ ẹ̀ lọ ìdí mi àpọ̀ ẹ̀ lẹ̀ mi àṣọ lọ́nà kóló àmì kọ̀ọ̀kan nìyẹn dé aṣọ náà àmì ẹ̀rin tọ́ ó nàá lómi gbọ́. Ẹtẹ́ ìyígbèdo àṣì ti so àkọsúdó àkú ti pé ló ń kú fídó lámẹsẹyìn ògbọ́ ilẹ̀ ká dodó mẹ́kọ́rọ́ ìhádọ́ àtọ̀ o.
2: Togobuga togobu foka madere na mi minna bara waran dihida na bara bara harne mundu mundi bambor be bar bagi de kang ragar dirna wule ragri torg na be ida mu bindin na runi irin kere in irund de gama tar na bara har wule mundi ba sonto mu murim nogri mi log tal kira wura kirin ana ba sab yel kata kirin aninde bindin ran tabat san saban santrat plato padan na martin padan redri mi tabat ran na kan kargang padan nan luma berungun bawana mi minna bartu wada ke kawrana kasur wule wada gele bana san kalanga numurana aina basan na kalbala ni bato wanti kamar nan wule wada bu banda oda hidri bawana mi minna kab san kani ka pam wule wada bu pam kalbana hongni janu be san dogu ko kuyu haru ko bibir ba kalani babe ba bibir na kalan kan bin misal da bana bawana do mundu ken kasuna wule be ida be imugu te bamba te minna kai mali yiko kai ta wule be ibe mi ti tambo na te minna mundu bana man tu toraba wonna dumi ida be imugu gatin boti to gun an kam ni si asu ni da ban la me gudu nana hatun be be sana ti ni gatu
3: temi omo togun an awa kan e nagbara chuala pa pipe ne re togo bibe asoko e to chika pe achuala pa ama aboche no na imeji ona chenchen aboche tinojo ma mere lonojo ma mejo ochuya wa ne re savan central maritime ndoa bibe mplato agbara ekeji e obo lo tinojo mefa lenogu lontantan ochuya wa aboche nere kara unere lome nojo ya dire bibe an eko lo mbi anron fun e ene wa kan e an mba dire fun e ne bolo chebo kagba acho alapan mbe ne bolo e melo ye begba anron sintan we man kan fun e ebo banen we man lon dibe chikanya ri acho alapa melo e ako fun e bo wa wane ni egbagbe mbi adire fun e ne kagba acho alapa okpanju ni elon la bone yesemo e mbe ako fun e acho alapa mbe bogba kasun na be acho alapa na che obo aro epo ni iba ko ma mu e nko e ti ndi ndi che lakun e na ri ndi ara lile un ene na ko gbe fun.
4: Comment s'inscrire à l'AMU?
5: Pour l'INAM,
4: vous devez vous inscrire avec un formulaire d'immatriculation disponible dans les bureaux de l'INAM ou à télécharger sur le site www.inam.tg. Pour l'assurer, vous devez joindre une photocopie recto verso de votre carte d'identité ou tout autre document en cours de validité. Pour votre conjoint ou votre conjointe, une copie légalisée de l'acte de naissance et du certificat de mariage. Pour chacun de vos enfants âgés de 4 mois à 21 ans, une copie légalisée de l'acte de naissance ou de l'acte d'adoption. Puis, vous transmettez l'ensemble du dossier au bureau de l'INAM. Pour la CNSS, vous devez être déclaré par votre employeur et à jour des cotisations. Vous créez ensuite un compte assuré sur le site www.cnss.tg, puis vous suivez les indications pour entrer vos données personnelles et ceux de vos ayants droit ou bénéficiaires de l'AMU.
5: L'AMU pour tous pour l'AMU.
4: Ceci est un message du ministère de l'accès aux soins et de la couverture sanitaire à travers le projet Services de santé essentiels de qualité pour une couverture sanitaire universelle, Sécu.

ọmọ Togo wọn. Àwa kan ẹ nágbára Chualapa pípẹ́ ní èrè Togo bíbẹ́. Àsòkò ẹ tó tí ká pẹ́n a Chualapa àmọ́ àbóche nọ̀nà méjì. Ọ̀nà chẹ́chẹ́n. Àbóche tí nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù yàwá ní èrè Savan Central Maritime ń do abíbẹ́ ń plateau. Agbára ìkejì ẹ̀ ó bò lọ tí nọ́jọ́ mẹ́fà lénógún lọ ń tàntàn oṣù yàwá àbóche ní èrè Kara ń ní èrè Lomi. Nọ́jọ́ yà díre bíbẹ́ hàn Èkó lọ ń bí àwọn fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà díre fún ẹ ní èbó lọ ṣàgbókàgbà aṣọ alápọn ń bẹ̀ ní èbó lọ ẹ mẹ́lòye bẹ́ẹ̀ gbà á àwọn sì ń tà ń wé má kàn fún ẹ èbó bá ní ìwé má lọ níbẹ̀ tí káyà rí aṣọ alápọn mẹ́lòye àkó fún ẹ. Bó wa wà nẹ̀ ní ìgbàgbé ń bí àdíre fún ẹ ní kàgbà aṣọ alápọn ó pọnjú ní ẹlọ́nlá bọ́nẹ yé sẹ mọ́ ẹ ńbẹ àkófọ̀ fún ẹ aṣọ alápá ń bè bó gbà á kásùn náà bẹ aṣọ alápá náà tẹ ọ bo aro ẹ pọ ní ibà kó máa mú ẹ ńkọ ẹ ti ń di ìdíṣẹ́lákún yẹn náà rí ìdí ara líle ń ẹnẹ́ náà kẹ́ ọ gbò fún ẹ.

Obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 16 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.

0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nígbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. Igbákejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn ó máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti ìyàwó
1: olólùfẹ́.
2: Can we do it again?
3: Yeah.
2: You know when you do things for God, you must do them bigger. So we're going triple.
3: All right.
2: Listen to the whole flow now.
3: Yeah.